0: ọ̀rọ̀ fíìm mínísítì
1: mọ̀ṣẹ́ mú pẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀ àwòbọ̀ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì tó
1: gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábàá.

Àwọn àbókí wọn tẹja, wọn ti gbọ́ sórí mi, wọn kí wo tẹ́lẹ̀ mi, ẹ kí n ka pépà ni, asàbàtì fọ ìkẹjà, ẹgbẹ́ tẹ́lẹ̀ àwọn àdékẹta, lọ́gìn Instagram, àmà tó ìfún kẹta. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹbi ṣé wẹ́gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹbi ṣé wẹ́gbẹ̀. 5-1

0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit grow till my account pátápátá. Ha! Hey! Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí ó rí
0: kò ṣe kò ṣe.
2: Bàbá jà ti bọ̀
0: yìí. Ó ti ẹ̀bà jẹ́ kí ó dé. Wo mi dada, anything for me.
2: Bàbá jà ti bọ̀
1: yìí. Ọmọ kí ló dé tí ó ní bàjẹ́ máa ṣe bẹ́ẹ̀. Anything for me.